dàbí eré àwẹ wa di mẹfà lónìí gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde ńlẹ ẹ máa bọ níbi pẹpẹ pastor dẹkúnlé epaphras wòlíì yín ni o ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite wema bank tèmídìrẹ market gbági titun ní ìlú ìbàdàn gbogbo ọmọ ọlọrun ẹ dìde ńlẹ ẹ já lọ síbi pẹpẹ àákàn jókòó a mọ wojú olúwa a máa dúpẹ lọwọ bàbá mi àgbàlagbà ipa ńlá nínú ipa ògo nínú ògo ọlọrun ìjìnlẹ ìfẹ ọba mi nìkan tó ń fọhùn agbára a dúpẹ pé òkun lọwọ bàbá mi gbogbo ẹyin ọmọ ọlọrun níbi tẹ ẹ bá wà òní lọjọ ìṣẹgun tuesday ọjọ kẹfà ẹ wá dọbálẹ ẹ wá kúnlẹ olúwa ní gbogbo ẹni tó bá gbọràn láàárọ yìí òun sì ran iṣẹ ọjọ kẹfà sí kí ni wọn ṣe ní ọjọ kẹfà kí ni sí ọjọ kẹfà èèyàn ni èèyàn kan ní máa ń rí èèyàn kan lọwọ téèyàn kan náà máa ń fi déèyàn kan àṣírí ayé nìyẹn níbi tó ọba wà wá dọbálẹ wá kúnlẹ ẹ já jọ dúpẹ lọwọ bàbá mi bàbá rẹ kò sí púpọ àṣẹ nìkan ní ọjà bọ màá sì ran yín létí nǹkan méje tí ọlọrun lòun ó ṣe ní ọlá 77 so ní gbogbo bí ẹ bá wà ẹ já jọ dọbálẹ dádì mọmí ẹ kúnlẹ ẹ já jọ máa dúpẹ lọwọ bàbá mi ọba mi aríkú yẹrí ológun àjọbọ gbingbin nìkìn awúwo má ṣe é gbé òpó múlérò mọjà àlékan ẹ bá ń pe pastor mrs temitayo kí wọn wá gbórin sókè ká máa fi dúpẹ lọwọ rẹ